olùgbèjà àkọ́kọ́ tí ọmọ ń sábá ọ̀kan irú rẹ ni mo ní òrìṣà bí ìyá kò sí ìyá lalábàárù ọmọ nílé ayé màá mi màmá mi ìyá mi mọ́mí mi ìyá kan ni mo ní mo tún ní àwọn ìyá tó dúró tó ń ṣe bí ìyá fún wa ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ wọn ìyá mi tó gbé mi sínú fún oṣù mẹ́sàn-án tí ó tún fún mi ní ọmú mu ju oṣù mẹ́fà lọ nínú ìlera nínú àìlera nínú rírí jẹ nínú àìrí jẹ nínú ọ̀pọ̀ àti nígbà tí kò sí rárá ìyá mi ìyá mi ìyá mi adúmáadán arẹwà obìnrin ìyá mi apọnbepo rẹ oníwà tútù ìyá mi nì ìyá mi tó pọ̀n mi fún ọdún mẹ́ta ìyá mi tí ò lè sùn tí ń bá tí ì sùn ìyá mi tí ara mi kò bá yá ìyá mi kò ní lè ní ìbàlẹ̀ ọkàn ìyá mi ìyá mi ìyá mi a máa sá sókè sódò kí ara mi bá a lè balẹ̀ bí n bá jẹun ìyá mi kò lè jẹun ìyá mi a gbé mi sáyà ìyá ọmọ a pọ̀n wọ́n ní ọ̀gànjọ́ òru wọ́n máa pàṣẹ fún ọmọ kí ó bá a lè sùn ìyá jìyà púpọ̀ lórí ọmọ ìyá lalábàárù ọmọ àdúrà ìyá ṣe pàtàkì ní ayé ọmọ ìyá mi màá mi alábò mi ìyá mi laṣọ mi ìyá mi ọlọgbọ́n ènìyàn akíkanjú obìnrin ìyá mi a máa ṣe takuntakun láàrin ẹbí láàrin ará àti ní àwùjọ ìyá mi ìyá àjọkẹ́ ìyá àbẹ̀ní ìyá àríkẹ́ ìyá àṣàkẹ́ ìyá olúkẹ́mi olúṣèyí olúwọlé ìyá adékúnlé ìyá mi ìyá mi ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ń kí ìyá mi ní èdè ti Èkìtì èyí mi lúkàlùkà èyí mi ẹ jọ̀wọ́ ní ọjọ́ òní ẹ bá mi kí àwọn ìyá àwọn tí ó dúró fún wa gẹ́gẹ́ bí ìyá tó ń tọ́jú wa ẹni bá níyà láyé kó ṣọpẹ́ ẹni tí ìyá rẹ̀ ti lọ ibi àgbáre kó dúpẹ́ ẹni tí kò mọ ìyá rẹ̀ kí ó dúpẹ́ bákan náà nítorí pé a kò lè fi ọwọ́ rọ ipò ìyá àti akitiyan tí àwọn ìyá ń ṣe lórí ọmọ kò ṣe é fowó rà a kò lè san ní dollars tàbí pound sterling tàbí euro ẹ̀yin ìyá mo bá yín yọ̀ ní ọjọ́ òní kíkú má pa yín kí àrùn má ṣe yín kí ọlọ́run lọ́ra ẹ̀mí yín kí ẹ jẹun ọmọ dalẹ́ nínú ayọ̀ nínú ìdùnnú nínú ìlera àti àlàáfíà kí ẹ jèrè àwọn ọmọ yín kí àwọn ọmọ yín náà san ọjọ́ fún yín kí ojú yín ríre àwọn ọmọ yín ẹ bá mi gbé gbogbo ìyá wa lárugẹ lọ́jọ́ òní ìyá mi màmá mi.

0: ilẹ̀ Yorùbá.
1: Òwe tí mo gbádùn jù ni ẹ ṣíwájú ní tẹ̀yìn ń wò sáré. Ìyẹn túmọ̀ pé ẹni tí ó wà níwájú ni ọmọdé àbí òṣìṣẹ́ tó bá ló máa wò pé ókè mo fẹ́ dàbí ẹni báyìí ní ti dáadáa ni o.
0: Ìyẹn da, ìyẹn dẹ̀ mú ọgbọ́n wá. Oúnjẹ wo lẹ gbádùn jù nílẹ̀ wa?
1: Láfú. Àmàlà láfú because ọmọ ẹ̀gbá ni mí. Láfú àti ewédú ni mo gbádùn jù.
0: Wow, mo dẹ̀ bẹ̀rẹ̀ sí pọnula. Kí lẹ gbádùn nípa èdè wa, èdè wa, èdè àwa Yorùbá? Kí lẹ gbádùn nípa ẹ̀?
1: Èdè wa ó ní ìtumọ̀ gidi. Tẹ bá wò ní àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan ní àgbáyé ń sọ èdè wa náà. And èdè wa tún jẹ́ èdè tó yẹ pé ó rọrùn láti kọ́ gidi. Tẹ bá wò ní nípa orúkọ wa náà, tẹ bá pọ̀ rán iwájú ọba, ṣe bá wa ti mọ̀ pé ìdílé ọba lélẹ̀ ti wá. Èdè wa ó ṣe pàtàkì gan ní gbogbo àgbáyé. Mo ti wà ní ìlú Brazil rí tó yẹ pé mo dúró síbi kan téèyàn kan sọ pé ẹ káàárọ̀ o, ẹ kí àsán o, ẹ ṣe. So èdè wa ó pọ́nyàn lé. Ó pọ́nyàn lé, kò síbi tá a máa wà tó yẹ pé tabarí àgbàlagbà èdè wa pín sí oríṣiríṣi. Ta ṣe máa kí àgbà, ta ṣe máa kí ọmọdé, ta ṣe máa kí ẹni tó jókòó, ta ṣe máa kí ẹni tó kọjá. Èdè wa ó dùn gan.
0: Ẹ ṣe gan ni tẹ fi àyè lẹ̀ tẹ bá wa sọ̀rọ̀ lénìí, tẹ dẹ̀ sọ àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ó máa dúró tì wá, ó dẹ̀ máa fún wa ní ọgbọ́n sí. Back to you guys ni inu studio. It's Yorùbá language program on 4EB radio. Olutuyin Kosh. Odabo.

0: Ẹ̀ka bọ̀, mo lérò pé ń gbádùn wa. Àti gbogbo àwọn tá a bá sọ̀rọ̀ ní àwùjọ níbi tá a ti ń káàkiri tá a jáde síta ní gbogbo àdúgbò. À ń bá wọn sọ̀rọ̀, àkọ̀rí wọn náà ni àdẹ̀ ń bá wọn sọ̀rọ̀. Ó ti ẹ̀ wú mi lórí pàápàá àwọn ọmọdé tó ń sọ Yorùbá, tó ń sọ oríkì. Orí mi wú o.
1: Àwọn ìyá wọn kọ́ wọn dáadáa ni. Ó sọ ó ní màmá bàbá òun.
0: Ló kọ́ òun lóríkì.
1: Ló kọ́ òun lóríkì. Nígbà tó ń wá.
0: Ẹ jẹ́ káwọn náà kọ́ àwọn ọmọ wa lóríkì.
1: Ká kọ́ àwọn ọmọ wa lédè.
0: Lédè.
2: Kádẹ̀ tún kọ́ wọn lóríkì
0: wọn. Kádẹ̀ tún kọ́ wọn lóríkì wọn náà.
2: Oríkì tó bá dá ni o.
0: Sóríkì tí ò dá
2: wà. Àwọn oríkì kan wà. Ṣé kí n sọ̀kan fún yín? Àwọn bí oríkì apanájàre.
1: Torí ẹ lọ. Fàbú yẹ.
2: Kì í ṣe fàbú o.
0: Oríkì yẹ lágbára.
2: Àwọn oríkì kan wà o.
0: Oríkì náà, oríkì dà. And then àwọn orúkọ olóríkì náà wà bí àwọn Anike, Arike, Ajani,
1: Ajoke,
0: Ajoke, Atinuke, Arike, Asake,
2: Abeni
0: Abefe, Ajani,
1: àti nǹkan tí olóòtú ọlá tó ń sọ nípa àwọn ìyá wa lẹ́nu.
0: Ìyẹn gan lágbára.
1: Ó jẹ́ kórí mi wú.
0: Orí mi wú. Orí mi wú.
1: A dedicate sáwọn ìyá wa o.
0: Bẹ́ẹ̀ni o. Bẹ́ẹ̀ni.
1: Gbogbo àwọn ìyá wa nílùú Australia.
0: Àti ní àgbáyé.
1: Àní gbogbo àgbáyé. Adúpẹ́ lọ́wọ́ yín.
0: Adúpẹ́. Ẹ̀kúṣẹ́.
1: Ẹ̀kúṣẹ́.
0: Ẹ̀kúṣẹ́. Àmọ̀rírì iṣẹ́ takuntakun tí ẹ̀ ń ṣe. Àwọn ìyá wa náà ló ń gbé àṣà wa lárugẹ.
2: Bẹ́ẹ̀ni.
0: Ní gbogbo ọ̀nà. Ọ̀nà kọ́ a ní èdè. Àwọn kọ́ a bá ṣe ń so oúnjẹ. Àwọn bá ṣe ń ṣe nǹkan. Àwọn òwe. Àwọn náà ná máa fò òwe búyàn.
1: Búyàn.
0: Ìgbà mi.
1: Kọ́yàn lọ́gbọ́n.
0: Kọ́yàn lọ́gbọ́n.
1: Èwo wá ní búyàn.
0: Tán bá nu ẹ̀ lọ́rọ̀. Owó ẹ̀dẹ̀ náà máa fi nù ẹ́ lọ́rọ̀.
1: Ìgbà mi wà á máa bẹ̀ wọ́n pé kán nù ẹ̀.
0: Kán nù ẹ̀.
2: Jù
0: kán nù ẹ̀ lọ́rọ̀ ni. Torí àwọn ọ̀rọ̀ yẹn máa ń lágbára.
1: Ọkọ kí máa mẹ́rin sọ pé o tì wọ́n lójú àbójú.
2: Adójútì
1: mi. Adójútì mi. Wà á dẹ̀ kọ́kọ́ dákẹ́ ni. Wà á ti mọ̀ pé tiẹ̀ tà.
0: Wà á dẹ̀ ti rojú wọn. Àti bọ́ ṣe máa máa gbọ́n ẹsẹ̀. Wà á ti mọ̀ pé.
1: Dojú ti mi.
2: Gbà bí wọ́n lè ra máa mi orí.
0: Wà á máa mi orí.
2: Wà á máa rò pé.
0: Ọ̀rọ̀ yìí ń bọ̀ fẹ́ láàyè.
1: Ṣé o ti jẹ́ rí lóru? Wà á ti fẹ́ pàtàn fún ẹ ní kò bá nǹkan tó ṣe. Tó ti rò bó ti tán tó lọ
0: sùn. O dẹ gbọdọ togbe padà o.
2: Ta ló bí ẹ?
0: O gbọdọ togbe o.
1: Ọwọ́ tó máa land lórí ẹ ló máa stabilize ẹ.
0: Wà á jí ni straight.
1: Wà á stabilize ẹ ni one time.
0: Wà á nu ẹ ní gbogbo ọ̀rọ̀ yẹn.
1: Wà á try ẹ.
2: Kíákíá ló máa dọ̀bálẹ̀ ló máa kúnlẹ̀.
0: Ó máa bẹ̀rẹ̀ ẹjọ́ ẹ má bínú mọ́.
1: And then ọ̀rọ̀ pé wọn ò ní raṣọ. Wọ́n ò ní wọṣọ tuntun. Wọ́n máa gbọ́ pé nǹkan wọn wà báyìí tó máa jẹ́ kí ayé ọmọ yìí dá sí. Wọ́n á kówó wọn sí ni.
0: Wọ́n á kówó wọn sí ni. Wọ́n á kó ẹni wọn sí.
1: Wọ́n á ta gold. Kò sí nǹkan tán ní ṣe. Wọ́n ní lọ́lídé. Ṣé mo ń sin àwa mama travel à ń lọ́lídé? Wọ́n ní lọ́lídé gbogbo owó yẹn. Pé
0: ọmọ mi, ọmọ mi,
1: ọmọ mi, ọmọ mi, owó àjọ.
0: Then kò ń tán. Even ẹni tó ti dàgbà tó ti ná ọmọ tiẹ̀. Torí mo rántí ìgbà kan tí màmá mi wá kí mi, àwa fẹ́ jáde. Mo ti ná ọmọ o. Wọ́n ní òtútù màá mú ọ ní wọ sweater. Mo á wò pé àbà. Bọ́ wọn ò tiẹ̀ ro reflex ni. Wọ́n ní òtútù mo lọ mú sweater. Wọ́n ní mọ́mí mi need sweater. Mo ti lọ story.
1: Ọ̀rẹ́ mi tó jẹ́ doctor. Tó ní cold díẹ̀. So màmá ẹ̀ wá ń sọ fún ní àwọn nǹkan tó yẹ kó lò. Kó fàbò ní kí sáyẹ̀. Kó ṣe lé. Kó ṣe wọ́n ní. ami doctor ni mi onisegun ni abi onisegun ni mi abi ba o ni oni no listen
0: ko to sise ni
1: you know what mother knows it all
2: mother knows it all
0: you argue
1: e wo asiko wa ti lo o adupe lo gbugbo awon iya wa ke ni ose to da eran ti pe ko sin kan to nbo la toke
0: ti le o gba
1: Odabo,
0: Ireo,
1: Ireo.
3: You're listening to 98.1 4EB Yoruba Language Program with Kosh, Sheyi, and Ola. Makuron Bear, Tobakuron Bear, Timba Mue, Wajeba. Don't touch that dial.
4: Have you ever felt like your voice could matter? If only you had the chance to share it. At Radio 4EB, it's not about being perfect, it's about being heard. From broadcasting and podcasting to producing and behind the scenes roles, you don't need experience, just the desire to be a part of something bigger. With a Radio 4EB membership, you'll gain access to free training, real opportunities, and a welcoming community that celebrates every voice. This is more than radio. It's connection. It's belonging. It's you. Head to our website and become a member today. 4eb.org.au. New year, new opportunities to nominate. Know a local legend making a real difference? A volunteer who generously gives their time and talent. An entrepreneur creating economic opportunities for Queenslanders, or a woman who helps other women build economic security. Maybe it's an initiative that builds understanding between cultures, or a small organization supporting multicultural communities. Or is it someone who has dedicated their life to shaping a more connected, cohesive Queensland? Get them the recognition they deserve. Nominate now for a Multicultural Queensland Award. Get amongst it at www.qrd.gov.
5: 98.1 FM. 4EB sharing the world with you.
6: Next, the Sri Lankan program.
7: FM Taranga, Anuatai Dasamayako Sevikashinivana, 4EB Prajagwan Vidhuli Seveye, Irida Singhala Vedasatahana, Metansite.